0: wọn látàrí àlìkùnà
1: kérò àlọsọrùn mi bẹ.
0: ètò pẹlú sebastian yàgòdéwò
1: àti ẹnu
0: fún
1: àti.
0: Oh, ntó pẹlú tódomi.
1: mi ló kó mi tán síwẹ̀ dájú
0: lọ. àwọn ọmọ ẹ̀ kan ní wọn sàn sàn sí. lọ́yìn náà ṣe ẹnu yìí. ènìyàn lọ bí ètò èyí náà ṣe dá sí náà fi hó lẹ̀. nọ́ọ̀bì ẹ̀ ń ṣe wípé mi ń sùn. wá fàánù.
1: fóònù
0: mi ló kórè ọ. mina ma ha idago ti na
1: wey najiro
0: anabiya agbeyin san si lo niho o pe si han do ponu mi
1: edwardo ko deboa e ko do trolo yeno ba suru pa suru po koro aglo me keje we lo na so ni eto mi na to pe titi gbe to na klo peruto ere o najiro mi bodo to pe risia